ẹni pàwà lọ́la bẹ́ bá pàwà lọ́la ẹni pàwà látura bẹ́ bá rẹ̀ tún wá pàwà tán ẹni jí wa àfọlọ́wọ́n ọba ẹni wà ní padà. Bẹ́ owó ẹ fẹ́ bí ẹ wú ẹ gbà tọ́lọ́run làṣẹ àwọ̀ tá a gbé sára yìí kò sẹ́ni tó lè gbà lọ́wọ́ wa olú ọba ló fún wa a sì máa fún wa ṣe ẹ̀yìn aláwọ̀ funfun ẹgbẹ́ wà yí padà. Láì sí ìfẹ́ àwa méjèèjì ò lè gbé ṣùgbọ́n tí ìfẹ́ bá wà láàrin wa a ó gbé pọ̀ nírẹ̀ pọ̀ ẹ̀yìn aláwọ̀ funfun ẹ pa wàdà.